dọ balẹ lèmi ọmọ yàbúrò ìyẹn rẹ mọmọ asinjú mọ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ káàárọ ẹ jíire jákè ìjálẹ gbogbo ilẹ àgbáyé pátápátá pé a kú jíjíire ọkọ ìjọba òní sá ẹnì kọkan wa lẹsẹ àdélé báre àrìnàkore àtàjèrè fún gbogbo àwọn ọlọjà ní ọjọ ìtẹnì ọjọ ìní ti ń sọjọ bọ ojúmọ kẹfà nínú oṣù kẹjọ ọdún tá mọ sí oṣù ogún ọdún ẹgbà ó lé mẹrìndínlọgbọn mọ kí n pé ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láò sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé láta mọ̀ sí fraternity tó wá sí àlàyé lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti àwọn obìnrin láti ọdún 1960 filọ ní ọdún 1960 tí a wà yìí ilẹ̀ benin ti jáde kú nínú òkùnkùn àwọn ogbólóhùn márùn-ún nínú ọdún 1960 tí wọ́n fi dúró ṣùgbọ́n ọdún mẹ́jọ ni wọ́n fi pàwọ̀dà ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ilé àjọtamọ̀ ṣíṣe náà ní orílẹ̀-èdè benin èyí ti ń ṣe ìgbìmọ̀ àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ ète ní o ìwé ìròyìn tamọ̀ sí gaskia ní info òun náà wá sọ̀rọ̀ lórí ìdìbò ìgbìmọ̀ àkọ́kọ́ ti àlééfà àkọ́kọ́ ilé tamọ̀ ṣíṣe náà kádà ẹni tí ó jẹ olórí bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tamọ̀ sí lot vision òun náà wá fún tẹ̀tẹ̀ ilé tamọ̀ ṣíṣe náà àwọn 25 tí wọn yóò jókòó àti ń pè wọn ní ọjọ́ ète ní ti ń ṣe ọjọ́ bọ̀ láti fi ohun tó yẹ fún ilé yìí fún ìdarí o ìwé ìròyìn kan náà ṣe àlàyé lórí àwọn owó okùn pípé tamọ̀ sí fọfẹ̀ tó bùlé ẹni tí ń ṣe alágbàwá wilfred ngbeji ń pe gbogbo àwọn ọmọ ilẹ̀ benin sí ìdákẹ́rọ́rọ́ àti sùúrù bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tamọ̀ sí l'informateur òun náà wá sọ̀rọ̀ lórí ìdìbò ìgbìmọ̀ àkọ́kọ́ ti ilé tamọ̀ sí sena wọ́n ní àwọn tí wọ́n lè jókòó nínú ohun yìí ìwé ìròyìn kan náà ṣe àlàyé lórí ojúlé ẹ̀kọ́ gíga ti abome kalavi bíbèrè ìwé wọn láti àsìkò yìí lọ nínú èyí tí a mọ̀ sí platform èyí tá ń pè ní actia ni wọ́n lè máa béèrè rẹ̀ ìwé ìròyìn tamọ̀ sí info máa tẹ̀ òun wá sọ̀rọ̀ lórí ìgbésí ayé ìwà tiwa ní orílẹ̀-èdè benin kádàrá pàtàkì tí ẹni wa ọmọgìlọ tí a mọ̀ sí ní sefasogolo diedone tí yóò tẹ̀síwájú láti gbé lórí ilé tamọ̀ ṣíṣe náà níbí ló wá jẹ́ ìbéèrè ìwé ìròyìn yìí ìwé ìròyìn kan náà ṣàlàyé lórí ìgbógunjà ìṣekúṣe lórí àwọn ètò ilẹ̀ ní abome kalavi ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ nathanael koti ti ń fún ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ṣe ìṣekúṣe yìí kí wọ́n bá a san owó tí kò yẹ nígbà tí wọ́n ń la àwọn ilẹ̀ ìwé ìròyìn tamọ̀ sí lo martinal òun sọ̀rọ̀ lórí ilẹ̀ canada tó fẹ́ sí ìgbìfọ̀ rẹ̀ ní orílẹ̀-èdè benin o ìwé ìròyìn kan náà sọ̀rọ̀ lórí ilé tamọ̀ sí sena ìdìbò ìgbìmọ̀ àkọ́kọ́ ti àlééfà àkọ́kọ́ ní ọjọ́ ìtẹ̀ní ni bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn tamọ̀ sí lo martin òun náà wá ṣe àlàyé lórí ìjáde lọ ti ìgbìmọ̀ àwọn aṣòfin lọ sí ibi tí wọ́n ń kọ́ ilé àwọn aṣòfin titun ẹni tí ń ṣe alága àjọgbénú ti ní ìdánilójú fún ìtẹ̀síwájú àwọn iṣẹ́ yìí o gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn yìí tamọ̀ sí martin libre òun wọ́n ṣe àlàyé lórí ìdánde julien kande kansu pé wọ́n gbọ́ àwọn ohun ẹ̀dùn ọkàn ẹni wa ọmọ jùlọ tí a mọ̀ sí yaibo ní wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yìí ọmọ jùlọ tamọ̀ sí michel dosumuare mọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti

ẹṣẹ̀wẹ̀ ká sàn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wà lórí ètò ní ọjọ́ ìní. Ọjọ́ ìní ti ń sọjọ́bọ̀ ojúmọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún tamọ̀ sí oṣù ogun. Ọdún ẹgbàá ò lè mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí n pé ẹkú dédé wo ìyẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí. Aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ni ojúlé sẹ́wà mọ́ yín àbúrò yìí tamọ̀ sí Michel Dosunmu. Ní orúkọ mi arákùnrin wa tamọ̀ sí Agbalaka Castro. Àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa. Àwọn ìlànà àwọn ìròyìn mi ló kàn ìtìmọ̀ láǹfààní láti fi tó wa ní etí ní àṣà ìtọ́jọ́ ẹtì ní àwọn wọ̀nyí. Jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò tálẹ́ǹtì ó jẹ́ alága àkọ́kọ́ ti àjọ tamọ̀ sí Sena ní orílẹ̀-èdè Benin. Láti òwúrọ̀ ni wọ́n ti wà ní ìpàdé nílùú Àjàṣẹ́ bí ó sì lọ gbà á fi tó wa ní etí. Àwọn tí wọ́n ṣe àwọn ilẹ̀ Amẹ́ríkà àgbájọ àwọn ilẹ̀ Amẹ́ríkà wọn ti ń tún àwọn ètò wọn ṣe nípa fífún àwọn àwa aláwọ̀ dúdú ti ìwọ̀ oòrùn ní àwọn ìwé ìgòkègbodò bí wọ́n ṣe ṣe àwọn ètò gbà ẹ̀ní ṣàìgbọ́. Ọdún àwọn òrìṣà tá ń pè ní Voodoo Day ìyẹn ní ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń ṣe nígbà àtijọ́. Wọ́n di ọjọ́ márùn-ún gbáko ẹni tí ń ṣe aláṣẹ ìjọba tí ń mójútó ètò ìròyìn jẹ́ ó ṣe àlàyé nípa rẹ̀ ní ọjọ́ àná tá a fi tó wa ní etí. Kí a ṣe ìrànlọ́wọ́ fún àwọn obìnrin tí wọ́n bẹ nínú oyún àbí àwọn ọmọ. Èyí jẹ́ ohun kan tó wà lọ́kàn àwọn ọmọ lókàn tí wọ́n ṣe ìpàdé ní ọjọ́ ìní ní ìlú Paraku. Bí wọ́n ṣe ìpàdé náà gbà jẹ́ a fi tó wa ní etí. Wọ́n yìí ní àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀. Ẹ bá wa lọ ó ti yá o. Mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní. Talẹ́ni yóò jẹ́ alága àkọ́kọ́ àjọ tamọ̀ sí Sena àti adásílẹ̀ ní orílẹ̀-èdè Benin. Eléyìí jẹ́ ìbéèrè kan tí a ti mi láti ìgbà mí lókan lọ. Jẹ́ ní ọjọ́ ìní ni wọ́n wà ní wọ́n lọ nípàdé àwọn mẹ́ẹ̀dọ́gbọ̀n ìtọ́jú pé wọ́n láti jókòó nínú ẹgbẹ́ ìtí amọ̀ sí Sena. Jẹ́ nínú ìpàdé náà ẹni tó jẹ́ àgbà nínú wọn tí ó ń darí ìpàdé náà ni arábìnrin wa Elizabeth Poyon. Tí ó ṣe ní àlàyé ní àsìkò yìí pé àwọn gbọ́dọ̀ ṣe ìdákẹ́rọ́rọ́ ìṣẹ́jú kan pé ní àwa aláwọ̀ dúdú bí a bá ṣe ìṣẹ́jú kan fi rántí àwọn olóògbé ni. Ṣùgbọ́n èyí kí wọ́n ṣe láti fi jẹ́ kí wọ́n lè fi àmì sínú ohun tí wọ́n fẹ́ ṣe àkíyèsí sínú ohun tí wọ́n fẹ́ ṣe kí ó lè múnádóko kí wọ́n lè ṣe kí ohun tí àwọn ará ìlú ti ń dúró dè kí ó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ wọn jẹ́ kí wọ́n lè yọ ẹni tí ó lè ṣe olùdarí àwọn ètò náà tó fà tóun fi ní kí wọ́n ṣe ìdákẹ́rọ́rọ́ ìṣẹ́jú kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò. Lẹ́yìn eléyìí ni wọ́n bẹ̀rẹ̀ ètò náà bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n wà nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Àjàṣẹ́ ní ààfin Marina ni wọ́n wà wọ́n ṣe àwọn ètò yìí. Gẹ́gẹ́ bí ohun tá a sì rí gbọ́ àwọn mẹ́ta pàtàkì ni wọ́n láti fi jókòó lórí àwọn ètò náà láti fi darí rẹ̀. Ẹni àkọ́kọ́ ni ẹni tí ń ṣe alága igbákejì alága pẹ̀lú ẹni tí ń ṣe olùjábọ̀ jẹ́ àwọn mẹ́ta náà ni wọ́n láti jókòó nínú àjọ ìtamọ̀ sí Sena. Wọ́n sì ní ọdún márùn-ún ni wọ́n ní fún àlééfà wọn láti fi pààrọ̀ wọn àbí láti fi jẹ́ kí wọ́n fi àwọn olùmíràn sí ipò yẹn gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ látẹnu arábìnrin wa jẹ́ tí a mọ̀ sí Elizabeth Poyon tó jẹ́ ẹnìkan tí ó ń lọ́dún jùlọ láàrin wọn tí ó sì ń fi àwọn ètò ìtọ́ wa ní etí. Èyí ta láti fi tẹ̀ síwájú jẹ́ náà ni ẹni wa wọ́n jùlọ tí a mọ̀ sí Nesifasoglo kò sí láàrin wọn jẹ́ kò wá gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ní àsìkò yìí. Nínú ìtẹ̀síwájú wa àgbájọ àwọn aláwọ̀ funfun ti ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti ń ṣe àtúnṣe lórí àwọn ìwé ìgòkègbodò tamọ̀ sí visa lọ́dọ̀dẹ̀ àwọn aláwọ̀ dúdú ìwọ̀ oòrùn jẹ́ eléyìí mú jẹ́ kí a rí ọkàn láàrin àwọn ọ̀mọ̀wé pàtàkì jẹ́ tí ó ṣàlàyé fún wa. Nígbà kan rí ní ilẹ̀ Benin a máa ń ṣe ìwé ìgòkègbodò lọ ní ilẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n ní àsìkò yìí wọ́n wá gbé e kúrò wọn kò lè ṣèṣe mú ní ilẹ̀ Togo ní Lomé ni a gbọ́dọ̀ máa lọ láti máa ṣe ìwé náà. Eléyìí tó ti ń pẹ̀ ní kékeré láti àsìkò mélòó kan lọ tí wọ́n fi ìròyìn tó wa ní etí. A sì wá pé arákùnrin wa Abdias Kojo Orisa láti ṣe ìtumọ̀ lórí rẹ̀. Nínú àwọn àlàyé tó ṣe ni pé eléyìí kì í ṣe àjèjì àwọn tí ń gbọ́ láti àsìkò mélòó kan lọ ni kì í tẹ̀ ṣe àwọn nìkan ni eléyìí ti wáyé fún ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn ilẹ̀ Áfíríkà ni wọ́n ti ṣe ètò náà sí. Tí ohun tó jẹ́ pàtàkì ni pé ẹni wọ̀n jùlọ ti ń ṣe ààrẹ ọlọ́dẹ àwọn tamọ̀ sí Etazini ẹni wọ̀n jùlọ tamọ̀ Trump Donald jẹ́ ó fẹ́ jẹ́ kí ó dí àwọn ìnáwó kù lọ́dẹ̀dẹ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ náà ni pẹ̀lú pẹ̀lú àti láti fi ìdábòbò sí àwọn ètò yìí
kin se pe ki a lo ka mo lo lasan ki a mo pada oni idi ti o ni lati lo nibe o fe sise ni abi o fe lo rin ajura ba fe lo se nkan ni gbugbu awon yin ni o je ki won ki oju iwoye wa lori ohun na papa julo won se alaye lori awon daundapo ti a le ma ri ni oledo ibine tori pe ki a fi ko ni le ibine lo se ni ile togo lohun inira lo je ewo awon to je pe won lati kuro ni eba malan villa bi ni lu parakunbi ki won fi lo ni ile togo en pe ona na ji die si e ti won tin se ni ilu kuto nugba kan ri sugbon bi oba ti mura ti je ki a lo se iwe na ni ile togo ogbono mura ohun ti ogbono je nibe tori pe o le pada ni ojo kan na ibi ti ogbono sun gbogbo na ogbono mu dani to bi won ba si ba tin se iwe na lowo lowo to je pe o wa kun iwe kan ti o lati fi kun je ogbono pada wa ni ibi ti o gbe ba lati wa gba iwe na ki o lo fi kun gbogbo awon alo alo bo yi inawo lo je pe ni randa lo je to bawo la si le se mo se se gbanu je oni a fi suru a fi gba bawun ni ki a fi ma tesi waju lori re bi o se to ati bi o se ye ni lo je ohun ti arakorin wa e ti amo si Abdias Kojo Orisha fi to ani eti nipa ohun to sele ti awon ya bi igbese ti awon agbajo awon ile America won fi sile nipa eto iwe gokiguta mo si visa gbigba ti ni ile togo ni ala ti lo gba ni asiko iko ton si ni ile benin mo ninu itesiwaju wa odun wa won orisha ti a n se ni olede wa je ni ojo meta won ma so di ojo marun eni tin se alase ijoba tin boju to eto iroyin eni wa won gilo ti a mo si we finungbeji ni ijade kan ni ojo ana lo si alaye nipa re pelu alaye to se ni pe oni ninu ofin ti ile benin si odun yi oni ojo marun ni won ti lati fi se pe ojo marun na ojo meji ni won so di ofo ti won sanwo fun awon osise ko se ni ti o lo ni se nbe won ni yo si ma waye ni ojo ojima keji osu kini odun yo ma waye ki se pe ki a ma se odun na ni ojumo kewa osu kini odun bi a tin se nigba tijo o le bo si asiko yen ko o si le ma bo si asiko yen sugbon ni gbogbo ose keji ojima keji osu kini odun ni won lati ma se odun orisha na ta mo si onude yi be ni ni awosun won ni awosun tin se ojo ojo bo won ni won lati so di ofo ojo ojima tin se odun na won so di ofo ko se ni ti o lo lise ti won si ma won si gbawo won gbawo osu won o se to ati bi o se ye e to akun ojo abameta bi ojo isimi na o ti ati wa ni isimi je bi won se se awon eto na gbanu pe yi ati ninu ofin ni eleyi gbe wa je ofin de mole pe ki won se bawun ni fun ojo marun gbako bi awon eto se nlo gba awon to je pe won je oludari odun na awon ni won so awon eto na won ta kale enu kaluku yo ri asiko to le lo ki lo bi se odun re bo se to ati bi o se ye awon ti won ko ni ile okere won ni lati daye lati se odun na fun asiko mi lokan pe yo si ro won bo se to ati bi o se ye o je alaye tari gbo latenu eniwa won gbe lo ti amoruko re si wilfred ngbeji to je alase ijoba ti moju to eto iroyin lati wa lo si bi ipari awon eto yi mo lati fi to ani ti pe ni ojo ini ipade kan ti waye lododo awon ti won moju to eto ka je ka mo ki fun dagba soke won ni eleyi ipade na waye ni ile gomina lu paraku lati owuro lati juro lori iranlowo fun awon aboyun awon omo pelu awon to je pe won fun awon omo loyun fun awon omo bere ni ojo kini fi lo ni odun meji ni won lati rori si pe fifun won ni ounje je lati je iranlowo fun awon woyin ni awon ti ngbero si tori pe ninu awon alaye eni won jo tin se olodari oju eto iwosan ni gbegbele wa olurọpo Julien Didier je Adedemi oni won igba ojo na ti amo si miljo oni asiko na gbo si asiko ti a foyun sinu obirin ti o gba ni oyun na fi di odun meji abi bebe lo won gbono se ran lo fun awon na ki won le ni itesiwaju pe asiko na ni erun wa fun obirin pelu omo na sugbon mo ti ri asiko yen koja o ma rorun die o ye ki won ri ounje ki o je ohun kan ti o mo ohun kan ti o le fun won ni agbara ti o le fun won ni ora idi ni ti awon fi se ohun na ki o le muna doko pe awon tin se won tin se ni igba ni awon ipo mi lokan lo sugbon won o tan kale ni asipo yi lo ni gbegbele chaworo bembere kenik kalale perere
paraku pelu ndale je gege bi on tari gbara tenu awon wonyi pe ko ni pe ko ni jin eleyi o bere ti awon obinrin aboyun ti won be nu oyun pelu awon omo won ma jere iranlowo onje fun alafia ara won adupe bi ni a o fi awon eto igunle mo ki pe ko asiko yi won se alaye lori taleni ti o je alaga akoko ajo ti won da sile ta mo sise na won be ni pade ni asiko ni ilu ajase lowo lowo lati fi yo olori akoko ti ile bene ti sina awa salaye lori atunse ti awon agbajo awon ile america won mu wa lodede fun gbigba awon iwe goke godo tun ti awa alawo dudu ni iwo orun ati alaye ni pare odun awon orisa ta mo si bodun deyi ko tun sin ojo meta mo ojo marun ni won fi se awon eto yi eni tin se alase ojoba tin mojuto eto iroyin wi fi dungbeji ni ojo ana lo se alaye ni pale mo fi to wa ni eti eta fi kenya awon eto yi lo je ipade ti won se lowo lowo bayi fun ira lowo awon aboyun pelu awon iya ti won fun awon omo loyun awon omo bere ni ojumo kini fi lo ni odun meji ti won tin se yi ni awon iroyin ta ni lati fi to wa ni eti ni ojo eti ni oruko mi omo yin aburoyin ta mo si Michel Dosumu won wa gba atileyin adakorin wa ta mo si Agulaka Castro ipade wa ni ale ni ago mesa ko ja seju medogun fun awon eto dinu dudun mo kin pe ku asiko yi o digbade e

bẹ́ẹ̀ni ọ̀pẹ́ ni oyè olúwo ọlọ́run wá nínú oore tí ó ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan ní ojoojúmọ́ lágbára tó lọ àpò ní burú fún wa ní ọjọ́ tí ò ní akínlẹ́kan sí fún ẹ̀kọ́ àsìkò ẹ̀kú bí kàn ṣe lọ lọ́dọ̀ yín èyí ti ṣe ọjọ́bọ̀ ojúmọ́ kéje kan nìyẹn àbí ẹ̀kẹfà oṣù ogun ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ láti lè ṣe rúfẹ́ tí ẹ bá ju ojú òní torí pé aago mẹ́sàn-án ti kọ́ ìṣẹ́jú bíi mọ́kànléníogún akínlẹ́kan sí pé ẹ̀kọ́ ọjọ́ tí ò ní gbogbo ẹ̀ tí ẹ̀ bọ́ ayọ̀ni fún ní ọjọ́ tí ò ní o gẹ́gẹ́ bí ètò wa bàbá wa tí wọ́n tọrọ àwo òní bírun torí pé èyí tí ó jẹ́ àkọ́kọ́ tí ẹ béèrè ó jọ pé lórí ètò àwọn orí tí a mú jáde báyìí orí yìí ọjọ́ pé kò sí nínú ètò tí a gbé kalẹ̀ òun náà nìyí tí ẹ mú nípa pé dédé ní ikú àmọ́ ìpè dédé ikú náà jẹ́ dandan ṣùgbọ́n a ó wo àwọn orí mìíràn tí ó jẹ mú ètò tí a fi sórí àtẹ fún yín ẹ má bínú bàbá wa adéyínká lóra akẹni adé mẹríkà máa kí n wọ pé olùwàbùkún yìí ayọ̀ ni fún yín a ó lọ pẹ̀lú olùwà náà.

ìbá fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run. Mo dúpẹ́ fún àsìkò yìí ní ọjọ́ ìní tí ń ṣe ọjọ́bọ̀ ọjọ́mọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún oṣù kẹfà ọdún tá mọ̀ sí oṣù ogun ọdún 2024. Ẹ mọ̀ kí gbogbo apátápátá tí ẹ ń ṣe bọ̀ wáwọn ètò yìí ó pe ẹ̀kú àsìkò wa. Ọlọ́run ọba lókè ọba aláwà bí kò sì kẹ́ni kọ̀ọ̀kan wa. Yàrá ìmọ̀ màṣíjú ní orúkọ mi, a ó lọ nínú àwọn omi lókàn tí ó jẹ́ pé wọ́n ń tọrọ àwọn àwo yìí. Jẹ́ bàbá wa Olúfẹ́sàn àti wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni tá mọ̀ sí Lẹ́zà Sórí ní òkè Nàmà lọ́hùn. Wọ́n láwọn kí gbogbo àwọn tí wọ́n ṣe àwọn olùkọ́ pé ẹ kú ìsinmi ẹ sì kú ìmúra sílẹ̀ fún ìbẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ yìí. Àwọn ọmọ ojúlẹ́kọ̀ náà kí wọ́n jẹ́ máa múra àsìkò ti tó tán. Àwọn tí wọ́n ṣe kàfá àwọn ọmọ gbogbo ìlà kí àwọn òbí àwọn ọmọ wo àwọn ìjọ Ọlọ́run Olódùmarè alágbára. Kò jẹ́ kí àlàáfíà kó wà fún ẹnì kọ̀ọ̀kan wá. Ìjọ Mẹtódísà wọ́n láwọn kí wọ́n gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ yà ní àwọn pásítọ̀ àwọn àgbààgbà ìjọ akí wọn. Àwọn ọmọ ìlú ìkẹmọ tí wọ́n ń bẹ níbikíbi pé Ọlọ́run ọba lókè èrò ayọ̀ làwọn máa kó délé o. Wọ́n láwọn onígbàgbé àwọn ọmọ akọ ní gbogbo ilẹ̀ Bìnín lápapọ̀. Bàbá wa Olúfẹ́sàn àwọn ni wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni ní òkè Dàmà tá mọ̀ sí Olúgbáná àbí Lẹ́zà Sórí àkínpé ẹ̀kọ́ àsìkò yìí. Àwọn àtẹ̀síwájú ọ̀gbẹ́ni Gerald ọ̀dà jẹ́ nínú àwọn ètò náà láàfin rí bàbá wa Alhaji Agani Amusa ti ilé ìwòsàn wọn ṣe Ìfẹ́wùmí ní Kàlàgbẹ́ lọ́hùn. Wọ́n ní àwọn fásikò yìí kí gbogbo àwọn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ àwọn ọmọ ẹṣẹ́ àkí gbogbo wọn pátápátá. Àwọn ọ̀gá iléeṣẹ́ ni akí o àwọn dókítà wọn láwọn kí gbogbo wọn pátápátá. Àwọn onígbàgbé gbogbo àwọn àgbààgbà ògbó bàbá wa Àfíjì Dáúdàrí Akárí akí wọn Alhaji bàbá wa Fímẹ̀ ìyá wa kí gbogbo yín Bálẹ̀ Rámí akí wọn láwọn onígbàgbé gbogbo àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti dorúkọ tàwọn mọ̀ bàbá ti àwọn Pọ́ọ̀lù Agani ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àwòyàwó tàwọn náà wọn láwọn.